0: owó lọ sí mu lẹ jẹ ẹ ká lẹ jẹ ló jarọ ní àyẹ pé má sí mu wá bí a bí yá mi kàn mẹgbẹ lọ wá. Bọ́mọ láyé ibi àwọn èdè ọmọ mi jánu kọ fún kárẹ. Wọ́n á dé gọ́mọ láyé mi ká ìwé yẹn. Come on, go let go of my liar. Hey, we need to go back. I'll go up and again. Hey, no. Mana po nyo mon po le kwa o malaya. Mana po nyo mon po le kwa o malaya. Ke u yu di angu ne reke go onya rene keno. Ay te wot, a chope ke u ri wang pa. Nen u boli pulo en inu sha. Ini endu ake.
1: Old radio.